0: Lọ́rin ẹ̀dùn ṣá.
1: Máa kún un yín gbàdúrà non stop. Èmi ló ń sọ, èmi lè ń ṣọ́. Ọlọ́ṣẹ tẹ̀tí ọ̀rẹ́ wà tààtà mọ̀ sọ. Gbadé sórí, sun sí ọ̀gọ́, mi ò mọ́ bọ́ sórí mi ò ṣe gbé. Ọmọ mọ́ mi gan-an mo ti.